0: It's a premium blend of malt, milk, sugar, and the best quality cocoa. Checkers Choco Tea. Pure and tasty 3-in-1 nutrition. Checkers Choco
1: Tea. Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
2: Wo, ọ̀rẹ́, ó sún mi oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pẹ̀tàn lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní ń jò. Gáàsì sílíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ́.

0: gbogbo ẹyin tẹ bá fẹ́ràn wà lọ́wọ́ fún operation tá a fẹ́ ṣe fún màmá wa opay account number eléyìí 3 6 9 8 2 5 1 7 4 òun náà ni tẹ́ fi ràn wá lọ́wọ́ ọlọ́run níjó sú yín ọlọ́run ò sì níjó rẹ̀yìn.
1: Kan ni mo gbé wá bá ẹ ìyẹn ni ó jẹ́ ká mọ pàdé láàágùn.
0: Ara n to je kawon kan momo na nu pe to ba dojo ale omo ni otojo awon
1: awon laanu eda je ko wa mi ri o ete wa connect mi pa
0: omo na lo si ti bere si ni toju iya re imola mbashiru wa le agbara ti won toju iya won lowo ba o ero mo toju ti yin na o Eri bi topic ti mo jule yi yo yanju opopolopo nkan nu ile yin ato dede yin te ba fokan ba lo daada yo yanju a lot baliki sire wa mi ri ban fi 1000 naira kun eni to fun wa ni 1000 naira olohun fi 1 million naira ropo adupe o oni 1000 oni 2000 ba se man da edakun eja da kolohun oba mi oke ko siju anu wa wa na kon mo je ka wa ni ru position bayi tori wipe adanwo olohun ko seni ti o le de ba o emi ti mo nsoro yo le de ba mi lola kolohun ma jari ko seni tolohun oba mi oke o le fi nkan danwo to ba si gbese re de ah jala jala luka

0: gbogbo ẹyin tẹ bá fẹ ràn wá lọwọ lọsàn ti tòní ọlọrun bá mi òkè òní dójú àdúrà ti ẹyin náà àti tún gbé dé gẹgẹ bí ṣe wa lórí ìkànnì yìí gbé ẹjọ ẹ bá wa ran mọmọ wa yìí lọwọ kí lórúkọ mọmọ náà balikis máa fi 5000 naira kún.
1: Aisha Hassan.
0: Mọmọ wa Aisha Hassan. Mọmọ wa Aisha Hassan. Àwọn làárọ̀ lọ́wọ́ lọ́sàn ti tò ní túmọ̀ ọ wà nínú okun mọ̀mọ́. Aminu Kano Teaching Hospital need 960,000 right? The family wọ́n ti raise 300,000+ naira. What left táwọn àwọn wá lórí ìkànnì yìí is 615,000. Látẹnu àkántàntì wa. 615,000 naira. Chief accountant ti wa ni Said Hamza. Mo mọ̀ pọ̀ lọ́wọ́ ṣe ìyanu. Ẹjọ́ oní 1,000 oní 2,000 Mọ́làn Bashir ẹ jẹ́ ká fọkàn balẹ̀. Gbogbo tá a bá rí gbà lọ́sẹ̀ yìí tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, a tún ṣe ojú òpó yìí fún màmá. A tún rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ẹ̀yin ara ilé pé ràn wá lọ́wọ́. Ọlọ́run yóò dẹ̀ràn ẹ̀yin náà lọ́wọ́. Gbogbo ẹ̀yin aláàánú lọ́tún àti lọ́sẹ̀. Ẹ já gbé màmá dìde padà. Ká gbàdúrà látẹnu arúgbó. Balikis máa ń fi 2,000 naira kún.